Mọ̀rẹ́fẹ́ni fún ẹni ọjọ́ tí ó ní àdúpẹ́ pé ẹ tún rí ayọ̀ ní ọjọ́ ìní pàtàkì fún gbogbo ẹ̀ǹtì ẹ̀ ti ń bọ̀ ọjọ́ ìní ti ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kẹjọ nínú oṣù òwe ọdún ẹgbẹ̀rún lé mẹ́rìndínlọ́gbọ̀n láti lè ṣe rédíò pàtàkì ti ìjọba sọ fún mi pé aago mẹ́ta ọ̀sán tó pè jọ ju mẹ́rìnlá kókó àti ọ̀sán yìí rẹ mọ̀ sọ fún mi pé ọjọ́ ìní ti ṣe ojúmọ́ kẹjọ ni ọjọ́ ti àyájọ́ àyàsọ́tọ̀ nípa àyájọ́ ọ̀jọ̀dún ọdún kíkọ́ èdè èdè ẹni jẹ́ láti ṣe mọ̀ọ́kọ̀mọ́ọ́kà ní àgbáyé lè jẹ́ àjọ̀dún ọgọ́ta rẹ̀ tí a ń ṣe báyìí jẹ́ àwọn tí wọ́n ṣe ọmọ ìlẹ́bí náà nínú ayọ̀ ni wọ́n gbé wá pẹ̀lú alákòóso ìjọba ilé wa tí ó ṣe àlàyé kan náà ṣe lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé ó jẹ́ ohun pàtàkì fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ ga jùlọ nítorí pẹ̀lú ìjọba ẹni ọ̀wọ̀dọ̀rọ̀ wàdá yìí jẹ́ a ti fún ní àwọn ọkọ̀ tí wọ́n máa fi ọkọ̀ akérò nìyẹn bí ọgọ́ta àti ilé oúnjẹ bẹ́ẹ̀ ni owó tí a fún iṣẹ́ tí a ń ṣe tí a nàpẹ́ níbo sáwà sọ̀rọ̀ nípa ìwọlé tí a wà yìí àwọn ìgbésẹ̀ tí a ń gbé nínú àwọn ilé ìgbọ̀nkàn wọn lọ́jọ́ ètò tí a ń láti mẹ́nuba nípa ti àwọn ìròyìn ọ̀sán yìí ẹ bá wọn. Adúpẹ́ fún ẹlẹ́kàsí láti lè ṣe rédíò fàtẹ̀tì ní gbàgbá yìí mo tún fún pé ọjọ́ ìní ti ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kẹjọ nínú oṣù kẹsàn-án ló ti yàwó yìí ni àjọ àgbáyé wọn mú yà sọ́tọ̀ láti fi ṣe àyájọ́ àdọ̀dún mọ̀ọ́kọ̀mọ́ọ́kà ní àwọn èdè wa ó ti jẹ́ ìgbà ẹlẹ́rẹ́ ọgọ́ta tí a ti ń ṣe àjọ̀dún yìí jẹ́ àwọn tí wọ́n ṣe olùdarí ilẹ̀ Benin kódà ayọ̀ ló jẹ́ fún wọn láti jẹ́ kí wọ́n mú ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì jáde ní alákòóso ìjọba ilẹ̀ wa tí mo tó ètò ẹ̀kọ́ gíga ẹni wa Clement Akuchade ó ṣe àlàyé nínú àwọn àlàyé òun náà ni pé láti fi kọ́ èdè nínú aṣọ fún yín pé kíkọ́ èdè òun náà ni pé kí a mọ̀ ọkọ̀ kí a mọ̀ ọkà ká máa ṣe ìṣírò ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní ọjọ́ tí ò ní jẹ́ ohun kan tí a kò ní láti sọnù ní nípa yìí ó yẹ kí a mọ̀ pé gẹ́gẹ́ bí ó ṣe rí jẹ́ ẹni kọ̀ọ̀kan wa iṣẹ́ wa ni láti sọ pé kí a kọ́ èdè wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a rí gbọ́ jẹ́ ilẹ̀ Benin ó fi ètò yìí ṣe ìjẹ́rìí pàtàkì tí ètò ìṣe ìjẹ́rìí láti fi hàn wá pé gbogbo nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ lọ bí ó ṣe tọ́ àti bí ó ti yẹ òun náà ni ohun pàtàkì tí a láti mọ̀ ní ọjọ́ tí ò ní gẹ́gẹ́ bí ohun tí a rí jọ èdè wa bí a bá kọ ó tún jẹ́ ohun pàtàkì fún ìlọsíwájú ní alákòóso ìjọba ìlú sọ ní ẹ̀kọ́ yìí nígbà tí a bá ṣe a rí pé nínú àwọn ìdílé ó lè mú ìdàgbàsókè wá pàtàkì ní àwọn abúlé wa nípa yìí jẹ́ báwo ni a ṣe ń ṣe ní àkókò yìí òun náà ni pé ìjọba ti gbé ìgbésẹ̀ láti sọ pé gbogbo àwọn tí wọ́n tí a bá wò ó àwọn tí wọ́n jẹ́ tí wọ́n gbọ́ èdè faransé àbí èdè tí ó ṣe ti àwọn aláfunfun jẹ́ wọ́n pọ̀ jù ṣùgbọ́n èyí tí a ní láti mọ̀ ni pé kí a kọ́ èdè wa láti lè fi ní àwọn ìtẹ̀síwájú òun náà ni ó jẹ́ nǹkan pàtàkì nípa ti yìí ní a sọ fún wa pé ìjọba ó ti dọ́gba wọn ti tọ́ ọba kò lájẹ́ kí ètò náà kí wọ́n ṣe bí ó ṣe àti bí ó ṣe nípa ìdàgbàsókè tí a bá kọ́ èdè wa a rí i pé yóò máa ní ìdàgbàsókè fún wa tó jẹ́ pé gbogbo ohun tí a ó máa ṣe kò ní jẹ́ ìnira fún àwọn ọmọ pàtàkì láwùjọ àwọn ìdílé mo sọ fún ẹ pé oríire fún wa ní àkókò yìí nípa pé ní ọjọ́ tí ò ní ìjọba ìlọ́wà ó ti gbóhùn gẹ́gẹ́ bí àwọn ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga jùlọ ilé wa

nípa ríra àwọn ọkọ̀ akérò tí wọ́n pè ní bíusì bíi ọgọ́ta bẹ́ẹ̀ ni àwọn yàrá tí a tún ṣe pàápàá jùlọ báwo ni àwọn wọ̀nyí nígbà tí wọ́n bá ń bẹ níṣòro kí a lè ṣe àbójútó wọn bí ó ṣe àti bí ó ti yẹ gbọ́n nǹkan wọ̀nyí ìjọba ti gbé ògbé dání tó jẹ́ nǹkan tí ó jẹ́ inú dùn fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ ga jùlọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti a rí jẹ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọ̀nyí wọn ti gbóhùn sáfẹ́fẹ́ ẹnìwá tí ó jẹ́ alága ẹgbẹ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ ga jùlọ ti ìlú yunifásitì ti ìlú paraku wọn náà ni rashidi mura wọn náà ni ẹni tí a rí gbà nínú àwọn àlàyé ó ní ohun tí ìjọba ṣe ní ọjọ́ tí ò ní kódà ó jẹ́ ohun kan tí ó mú ìwúrí wá nínú èyí gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́ ga jùlọ pàtàkì ti ìlú paraku bẹ́ẹ̀ ni ti ẹgbẹ́ èyí tí anápè ní fúnepọ̀ ní kódà wọn fẹ́ láti dúpẹ́ lọ́wọ́ ìjọba ẹni ọwọ́ rúbẹ̀rẹ̀wẹ̀ lẹ́yìn fún gbogbo àwọn iṣẹ́ tí ó ṣe iṣẹ́ ribiri tí ó ṣe ní ọjọ́ tí ò ní torí pé ó jẹ́ ohun kan tí bàbá wo ó mú inú dùn wá fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ ga jùlọ wọ̀nyí wọn sì sọ pé ní àkókò àwọn fẹ́ nítorí pé nígbà tí o bá tún ká tó o fún ẹ pé iṣẹ́ náà o tún kò ní jẹ́ àwọn retí pé àwọn mìíràn tó jẹ́ ẹ̀dùn ọkàn wọn kí ìjọba tún gbé yẹ̀wò báyìí ǹdẹ̀ kí ọjọ́ ọ̀la àwọn kí ló jẹun kan tó dára gẹ́gẹ́ bí ohun tí ó tún jẹ́ èyí tí wọ́n ń béèrè bí abáwo jẹ nínú ẹka àwọn ilé ẹkọ wọnyí àwọn kan bẹ nípa ti ètò iṣẹ ọgbìn tí a pè ní agronomy àwọn wọnyí a rò pé ní ọ̀nà bàkà lọ́hùn jẹ ìjọba ilé wa àbí ilé ẹkọ náà wọn ti ní ààyè ti afun gẹ́gẹ́ bí ẹ̀kìtà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tí wọn ní bẹ́ẹ̀ tó yẹ pé okòwò rẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ohun tí wọ́n jẹ́ ẹ̀dùn ọkàn wọn láti pé gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n lọ láti lọ kọ́ ẹ̀kọ́ ọ̀nà tí wọ́n mú tọ̀ láti fi lọ́bẹ̀ yìí ó jẹ́ ọ̀nà kan tí ó bàjẹ́ gidigidi jẹ́ ọjọ́ tòní wọ́n ń tọrọ àforíjì bẹ́ẹ̀ ni wọ́n ń béèrè ní ọwọ́ ààrẹ ilé wa àbí àwọn aláṣẹ ìlú kí àwọn náà kí wọn tó fojú wo nǹkan wọ̀nyí nítorí pé ó ṣe pàtàkì tí a bá yí pé a tún ọ̀nà náà ṣe yóò jẹ́ àǹfààní fún àwọn ilé ẹ̀kọ́ nítorí pé kí a máa lọ láti lọ́kọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n ní lọ́nà àkọ́jẹ́ pé ọ̀nà náà ó jẹ́ ọ̀nà kan tí kò wúlò tí kò dára àwọn rí pé ó máa ń jẹ́ ìnira fún ǹjẹ́ wọ́n ń tọrọ pé kí wọ́n ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà láti jẹ́ kí ìjọba wa ní ìrànlọ́wọ́ fún àwọn bẹ́ẹ̀ gẹ́ni bí a ṣe sọ ọ̀nà ni pé nípa ìbẹ̀rẹ̀ àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí a sọ pé ní ọjọ́ ajé tí ń bọ̀ ti ṣojúmọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún tí a wọ̀ yìí ni a rí pé ètò kàlẹ́ńdà tí a ti gbé kalẹ̀ fún ìwọlé wọ̀nyí gbogbo rẹ̀ ní ìjọba ti ṣe ètò rẹ̀ ní ọjọ́ mọ́kànlélá jẹ́ a rí pé wọ́n bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ wọ̀nyí ìbáṣe inú àwọn ilé ẹ̀kọ́ ga akọ́bẹ̀rẹ̀ àti yunifásitì a rí pé ètò náà yóò wáyé apá àkókò tí a ti pè ní provismes yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ mọ́kànlélá oṣù kẹsàn-án ti lọ ní ọ̀kọ́kànlélógún oṣù keje àbí oṣù kejì ọdún 1987 jẹ́ fún àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe wọ́n bẹ̀rẹ̀ láti ọjọ́ mọ́kànlélógún oṣù kẹsàn-án fi dé ní ọjọ́ mọ́kànlélógún oṣù keje ọdún tí a wọ̀ yìí lẹ́yìn rẹ̀ wọ́n gba ìsinmi ráńpẹ́ bẹ́ẹ̀ ni láti bójú wo iṣẹ́ tí wọ́n ṣe ìyàwó ṣe ní ojúmọ́ kejìdínlógún oṣù kìíní fi di ojúmọ́ karùn-ún oṣù kejì ọjọ́ ohun pàtàkì bẹ́ẹ̀ ni ìsinmi etí ọtí ọdún tí ń bọ̀ gbogbo rẹ̀ ni a ti ṣe kalẹ̀ ó fi hàn pé nígbà tí ìwọlé bá ti bẹ̀rẹ̀ báyìí kò tún sí eré ń bẹ̀ mọ́ ẹnì kankan kò gbé ìgbésẹ̀ láti jẹ́ kí iṣẹ́ náà kí a fojú sínú rẹ̀ kí ó lè jẹ́ ohun kan tí ó dára ní ọ̀rọ̀ tí a ní láti sọ fún wa bẹ́ẹ̀ gẹ́ni fún ìwọlé ọdún tí a wọ̀ yìí a ó rí pé ẹni wa ti ń ṣe àkíyèsí tako ti ọjọ́ kẹrin nínú àwọn oníròyìn wa a ti fi ránṣẹ́ láti lọ bójú wa gan láti lọ fojú gan bí ètò ìwọlé náà ó ṣe ń lọ nínú àwọn ilé ẹ̀kọ́ ga etí ṣe ti tanzania pe ní sèche alibarika àti iléèwé àkọ́bẹ̀rẹ̀ ti alibarika ń bẹ̀ ǹjẹ́ mo sọ fún mi pé nígbà tí ó dé kódà iléèwé ti ṣe sèche kò tún sí ìdádúró ní ọjọ́ tí àná jẹ́ àwọn tí wọ́n ṣe aláṣẹ iléèwé náà wọ́n pàdé gbogbo àwọn olùkọ́ àti gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nínú iléèwé yìí ilé ẹ̀kọ́ yìí láti jíròrò àwọn ohun tí a fẹ́ ṣe ohun tí a fẹ́ mú ṣe ohun tí kò gbọdọ̀ wá sí ìmúṣẹ́ gbọ́n nǹkan wọ̀nyí ni wọ́n sọ̀rọ̀ lé lórí tó jẹ́ pé ní ọjọ́ tí ò ní àwọn olùdarí wọn náà wọ́n ti dọ́gba kódà kò tún sí ìnira bí kò ṣe pé àwọn kan tó yẹ pé wọ́n kò gbé àwọn ìwé wá pé ọmọ fẹ́ ṣe iléèwé níbí yìí àbí kó kúrò ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n yè nínú ìdáwó gbọ́n nǹkan wọ̀nyí òun náà ni ohun kan tí wọ́n gbé ṣe nígbà tí a sì wá lọ ní iléèwé àkọ́bẹ̀rẹ̀ tí a nà pè ní UPP alibarika àwọn náà pàápàá kódà kò tún sí ìdádúró báyìí jẹ́ ọ̀kan nínú àwọn olùkọ́ ti iléèwé tí í ṣe ti ìjọba ti alibarika bàbá wa Pierre Akomedi tí ó jẹ́ olùdarí ti group ìpínkẹ́rin ní tẹ́ńdọ́ kùnrin gúbídé kódà ó lé ní ọjọ́ tí ò ní ìwọlé náà nígbà tí a ti dé àti rí pé àwọn olùkọ́ wọn ti bẹ̀rẹ̀ níṣẹ́ wọn wà ní abẹ́ tí ó gbogbo wọn ti bẹ̀rẹ̀ ní iléèwé náà tó yẹ pé ẹnì kọ̀ọ̀kan iṣẹ́ tí ó yẹ àti ń gbé fún ọlọ́kan ọjọ́ kan ó sì sọ fún wọn pé ní ọjọ́ ajé tí ń bọ̀ kò tún sí ohun tí ó dá dúró tó yẹ pé ìwọlé náà yóò bẹ̀rẹ̀ bí ó ṣe láti bí ó ṣe ní ọjọ́ tí ò ní láti ọjọ́ tí àná wọn fẹ́ wọn gba àwọn tí wọ́n wá gẹ́gẹ́ bí àlejò àwọn ọmọ iléèwé tí a mú wá bẹ́ẹ̀ ni a rò pé àwọn òbí tí wọ́n mú wá gbogbo nǹkan wọ̀nyí ọjọ́ kan ti ṣe láti gbà wọn bí ó ṣe láti bí ó ṣe nítorí pé ìgbà náà
Nauri kwe ayo yoje ti anuko kama jababa kumidi kora hune kutu sinra ye gugula yolo biyo stati biyo ti akosisi si shurufun deni amon liwe adani ni mbati atun lobe wana kwa kwa mwasofun ekwe ishena yeliye kwa unlo bi ushito ati biyo ti ye bubwe tuwa njaba sofun ekwe ni pa eto latiko me idi abi kabere sinso luri ero wati anda kwenye ili isha tinse sefi mba ili ije ili eko kafun awomo ti mwafe lati mansoro nibashi ni idi ojibo ibashi ni awon ede ti ani ni ori ero wa koda aye se sile fun lati igba ilonje awon ti won se ti igba ekeje ti anda kunise term promotion yo bere ni aipe yi gege bi en to se oludari eka yi raul steve gunuko se ale fun wa ara yi to se ni pe awore pe ni ojumo keje osu kewa odun egbalu meje an bo ta wa yi ibere yo wa fun awon nje gbugbo en yo bi ti efe pe mo fe ke ona papa ki o ma soro lori ero mo fe habito pe nkan ire gbogbo nkan woyi abi lati ma se ti anda pe ni animateur nkan woyi gbogbo ni be ni awon ide o le je ide anago o le je ni ide barba ifun ati dindi gbogbo nkan woyi ti aba ti fe awon mo le se bayi bawo ni a se le se awon ti won fe se ona ni pe awon ti won ti ni iwe eri ti anda pe ni BPC awon mi ra to pe won ti ni iwe eri ti won anda pe ni bakabi awon ti won je omo ile eko ga julo koda won yi ni a fe sugbon e ti o se pataki ni pe ti abo fe lati je okan ninu awon oniroyin agbodo ni iwe ari ti anapin back ama ichoku te pe awon ti won te ro ati bebe lo abi ti won ya photo abi ki agbe awuran dani gbogbo nkan woyi pelu eti se iwe ari ti anapin BBC halise ti aba ti fe mo so fun pe lati gbogbo ojo bere ni ago meje fidi ago meje aro ti di ago meje role ko lati ba ti de bere lowo awon ti won be nibe kura won gba yin to pe gbogbo awon ti ba fe won se ninu ipare mo so fun pe nipa ti awon eto isiku o je nkan to pe nfa ari aja wa nje bishop ti lu kandi cliff eli ko da o ti gbe iwe ranse si awon asofin ni ojo tenu won ka ni ti re ni pe ko da bi a se se eto isiku ni ile wa o je nkan to pe o ma ko da patapata gbogbo to je owo apamo ti awon obi ki dile kokan se bure ni am ba bi pe asonu abi bi pe ase bi o se wa o je nkan to pe an lati ro nipa re lati igba lo ki awon asofin won gbe igbese lati so pe ki won mu fi ka jade nipa eto oku sisi ki a mu ilana nitori pe bi o se n wo o je nkan to pe ni ojo la ibanujẹ ni je fun idile bayi eti bishop ilo kandi nje feliho o se alaye ni pe o se awon iwadi ki o si ri bi o ti ranse lo bayi ni a mu awon iroyin wa gunle si ohun ti o se pataki mo so fun pe ojo eni ni ayajo ti a se nipa ati ko mo ko mo ka ni ede mo so fun pe o je eto ogotare nje 60th anniversary ni agency ni ojo team ni alakoso Clément Kouchade o ti se ala nipa re be ni asoro nipa bi awon eto se nlo fun awon mo ile eko ga julo o ti ijoba ti pinu ti afera ti se fun to je anfani ati ayo fun adupe profeta lati bo ri lati enu awe boni cause nje enu ti se castero agbaka lo ba to erwa ipalewa ma se fun ko to di ojo ala mo ki pe odiwa.